ilé oníṣe tó wọ̀ pẹ̀ lẹ́rù bí a sọ ni wọ́n gbé kalẹ̀ wípé ẹ wá ẹgbẹ́rún ìfáàyè kò lẹ́nu iṣẹ́ kí n wá kọjú sí eré orí ìtàgé gan-an ọdún 1981 òun eré orí ìtàgé ìrìn àjò rẹ̀ bẹ̀rẹ̀ lọ́nà kòkó kẹ̀kẹ́ nígbà tó fi di ọdún 1994. Ìtàgé ìtàgó asáàbò gbogbo ti bẹ̀rẹ̀ sí ní wọ́n eré oníṣe dáadáa.

Tripoli àti Fẹ́mi ẹ̀ka àbọ̀ sórí ìtọ́jú gbogbo àdé ẹ̀kú rọ̀lẹ́ ọlọ́run ni yóò máa fún yín ṣe akọ ara pẹ̀lú àwọn alájẹ ìtàwọ̀ náà. Ọlọ́run máa ṣiṣẹ́ wọn kó parẹ́. Bẹ́ẹ̀ni Akíbọ́lá láti Wisdom Estate, àrẹ mẹ́sẹ̀jì yín.